Omi ẹsẹ̀ kọ ẹ̀fú. Na fún ọmọ wọn, bí a kẹ́sì ẹbí sí wa, àwọn ni ẹ ti ṣẹyẹ, àwọn ọdún ọdún ẹbí ẹni. Ọmọ ti bí ẹnu ẹsẹ̀ ẹfẹ, àwọn ọmọ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀. Ọ̀kẹ́rẹ́ àná yẹrẹ nu. Ẹni wọn ní ẹbá nù sẹ́, ọkọ̀ wí ẹni fídíye, wọ́n sẹ́ àrùn ọba. Ọkọ̀ ọ̀yẹ́ ọkọ̀ ìsìn Pana dia bi akasa dia bi na buwe ene tiri ya mo se no pa eti we na dine se ba se ba bi a de kuro abro o duru na fu o mu no o du o hunu se bi ama wonu ya ba no ene ne yiri ti ya se no sa du ya no an e buwe